kí ìgbà ó yá wá fi ìgbà rọ̀ wá lọ́rùn jẹ́ kí àárọ̀ kó rọ̀ nípẹ̀sẹ̀ fún wa kọ́sàn-án wà gbogbo wà kalẹ̀ náà kó lé síbi tí ọkùnrin ní kálukú wà yóò ti balẹ̀ 103.5 FM ibẹ̀ lẹwà ẹ má yí kúrò tago márùn-ún àbọ̀ bá ti láàlọ́ máa darapọ̀ pẹ̀lú ìṣòlúwà Fẹ́mi Emmanuel lórí ọ̀rọ̀ ọlọ́run pẹ̀ntì fún ti àárọ̀ tòní bẹ́ẹ̀ ni tago mẹ́fà àbájá inú àtúpalẹ̀ ìwé ìròyìn òun náà ni a máa lọ bàbá wà nínú àtúpalẹ̀ ìwé ìròyìn àwọn olówó ọjà a máa ṣe àlàfíbọ̀ àlàfíbọ̀ ẹ̀yìn náà ẹgbẹ́ ohun tẹ̀ ń ta ẹwà olówó ọjà yín níléeṣẹ́ wa iléeṣẹ́ rédíò 103.5 FM ẹ̀ sì rí wípé

náà ni olúwa àwọn òpólúwọjà àti ìtìsanwó fún wáyé nínú àtúpalẹ̀ ìwé ìròyìn bẹ́ẹ̀ náà là ń lọ sínú àgbéyẹ̀wò láàárọ̀ tòní àmọ́ bago márùn-ún àbọ̀ ṣe ń pè kóhun ó lù àti ìṣètò bí orin bàbá wa aike táìrò sókè.

ìwé-ẹ̀rọ yìí Nigerian Tribune orílẹ̀-èdè Nigeria yí pé ọdún mẹ́rìndínláàádọ́rin. Ǹjẹ́ àwọn nǹkan wo la lè tọ́ka sí wípé a ti ṣèyọrí lórí ẹ̀? Ìyẹn náà bẹ láàrin méjì nínú ìwé ìròyìn yìí ojú ewé kẹtàdínlógún. Ẹ lọ mú kẹ kàákẹ́ sì máa fi dáhùn. Ẹ máa sọ pé yes, this one has been done, yes, this is perfect, yes, this we achieve this, this is what we make in this. Láàrin àsìkò kékeré ti ní àwọn nǹkan báyìí báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Nigerian àwọn ìwé ìròyìn Nigerian Tribune lójú ewé kẹẹ̀dógún tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò bá fi àwọn kan ni ó ta lórí jà wọn ibì kan lọ o. National Chairman of All Progressive Congress APC Ọ̀jọ̀gbọ́n Nentawi Yiwatha ló ń sọ ọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune. Wọ́n ní tí ó bá pé bóyá àwọn àrèwá àfàìmọ̀kójúmàbò ní tó bá fi lè jẹ́ wípé àwọn bá lọ fààyè sílẹ̀ nítorí ìdí èyí ẹ jẹ́ ká máa ṣe ìkanlẹ̀kùn yàrá sí yàrá ojú sójúlé o láti ṣe ìpolongo kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè padà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kejì. Ǹjẹ́ ẹ ti gbọ́ lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ lórílẹ̀-èdè yìí ṣèyí má ti sọ̀rọ̀ kan. Nigeria Mustard Agriculture has completed corner dem. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa ẹni iṣẹ́ a máa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ o. Bá a bá ní nǹkan a tún ní nǹkan nínú àwọn nǹkan tá a ní tó gbòógì òun náà ni iṣẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀ ni bọ́mọdé bá sọ wípé ìyá mi ṣèrẹsì, ìyá mi kẹ̀bà, ìyá mi ṣuṣù, èwo gan ló jẹ́ ń bẹ̀, ṣé ó jẹyan tó ó tún wá jẹ̀rẹ̀sì ni? Ẹ jẹ́ mú gbogbo ẹ̀ lọ́kùnkúndùn ká mọ̀ wípé a ní nǹkan tó pọ̀ lọ́dọ̀ wa. Ẹ̀ka ọ̀dọ̀ àwọn àgbẹ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n tí wọ́n díẹ̀ òǹdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM láti lọ díje du ipò ààrẹ bó bá dọdún 2027 ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀ka ètò ọ̀dọ̀ àwọn àgbẹ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n tí wọ́n díẹ̀ òǹdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM láti lọ díje du ipò ààrẹ bó bá dọdún 2027 ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o. Níbi tí wọ́n ti sọ̀rọ̀ wípé ètò ààbò tó péye ó gbọ́dọ̀ wà fún àwọn àgbẹ̀, ìmójútó tó péye ó gbọ́dọ̀ wà lórí àwọn nǹkan táwọn àgbẹ̀ ń gbìn kí ọ̀nà ó sì da agaraga kí wọ́n lè máa rí àwọn ohun tí wọ́n gbìn lóko kó jáde wá sígboro. Torí wípé ká tó ṣòṣà a ti ń ṣòṣà lórílẹ̀-èdè Nàìjíríà torí wípé àwọn àgbẹ̀ wa wọn ò kéré nínú iṣẹ́. Wọ́n sọ̀rọ̀ náà níbi tí Sẹ́nítọ̀ Abubakar Kyari ti ìpínlẹ̀ Jigawa, Gómìnà Umaru Amadi àti ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún Ethiopia bẹ́ẹ̀ alága CGIAR board Alima Mariam táwọn náà ń bẹ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí wípé báyé bá gbà wá tán bó bá fi lè jẹ́ pé láàyè bá fi ṣe bẹ́ẹ̀ ló bá gbà àwọn tán ọ̀pọ̀lọpọ̀ ibì kan làwọn ò mú ìyípadà rere bá lórílẹ̀-èdè Nàìjíríà. Ń ló ṣẹ́ mímú jẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.

0: bá sọ pé kiní sílé mẹ́wàá làwọn máa dá o tẹ́ta nà ní sílé mẹ́fà ọ̀ní gbà ipò kọ̀dá fún yín wá lọ gbà kan lọ dá sí ojú gọ́dá ń pàtó bá fi ibi ó bàjẹ́ gan tó ìrìn àjẹjù yẹn káwọn oníṣòwò wa tó ṣòwò ń jẹ kọjọ kọkọ tẹ̀lé kọba wa gbé kù.
1: Ok, ẹ ṣe púpọ̀ pé bóyá èrè àjẹjù ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ó di dídànù ni àbí àtúnwáwò tòde tiwa náà torí pé láàárọ̀ tó ní ọ̀dọ̀ ìjọba ọ̀dọ̀ àwọn àgbẹ̀ ọ̀dọ̀ àwọn oníṣòwò ọlọ́jà ńláńlá àwọn oníwọ̀nba àwọn bá my 12 lẹ́lọ ni ilé epo lẹ̀yìn wá ó dára kúkú tìrà lọ sádùúgbò èmi tìrà àwọn bá tí mo fẹ́ lò lọ́sẹ̀. Hello.
0: Ẹ
1: káàárọ̀ sà.
0: Àmì. Fagidi la fi pẹ̀lú Adébáyọ̀ pàṣípẹ́ǹtì ẹ̀dẹ̀ ọ̀ṣun ni o.
1: Wọ́n
0: gbà pé wà kékeré bẹ́ẹ̀bì wa bí a bá ti wá iṣu. Wọ́n kọ ilé kan mọ́ ara ilé wa tí wọ́n á to àpamọ́ sí yóò jẹ́ bí ìpẹ́pẹ́. Ìjọba máa tó sí ẹṣin tí sọ́ni máa dìbò náà máa jẹ. Àpàdé rẹ̀ níyì ní àárín pàṣẹ́jì bá ti ń dáná. Ó tún àgbàdo tó pẹ́pẹ́rẹ́ sínú àpàdé ẹ̀ṣin òkè. A máa bú ìpẹ̀pẹ̀ ìjọba tó ṣe ẹ̀sìn tí sọ́ni máa dìbò náà máa jẹ. Àpàdé rẹ̀ ní ìdájọ́ dáná. Ó tún àgbàdo tó pẹ́pẹ́rẹ́ sínú àpàdé ẹ̀sìn òkè. Wọ́n á lè pa òye fún àgbàdo àní àpòsínú ẹ̀. Títí tí ẹ̀kọ́ sùn ìgbà tí àárẹ̀ ti kọ́ra bí sùn kí ìjọba péré pò kí ó sì sá pọ̀ kí ní ìjọba máa tọ́jú oko sí ní gbogbo ọjà káàkiri.
1: Gbogbo àjọ àgbáyé ló ń wo ọdẹ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú gbogbo oṣù kẹsàn-án gẹ́gẹ́ bí ọjọ́ tó jẹ́ wípé à ń láti wòye kí àwọn oúnjẹ wọn máa tó jẹ́ wípé à ń láti wòye kí àwọn oúnjẹ wọn má máa ṣòfò kó má jẹ́ pé èyí tá a máa rí jẹ èyí tó máa mú èrè wá èyí tí àwọn olọ́jà yóò lè san owó orí lórí ẹ̀ èyí tá a mú láti fi ṣe àwọn ohun tó tọ́ fún wa kó má jẹ́ wípé yóò bọ́ sí ìbàná tí ò ní wúlò fẹ́nikẹ́ni 0704700-3341 kí lójú òwòye tọ̀dọ̀ tí yín ìgbésẹ̀ wo lè rò pé ìjọba lè gbé kí ni ìgbésẹ̀ àwọn àgbẹ̀ tẹ́ ẹ rò kí ni ìgbésẹ̀ fáwọn oníṣòwò ńláńlá àwọn oníṣòwò kéréje kéréje àwa tá à ń rà á sílé mo ti sọ tíṣù mo ti sọ tàlùbọ́sà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé kódà ó ní àwọn èèlò ọbẹ̀ kan tó jẹ́ pé béèyàn bá rà á tí ò bá ti rántí tu lálẹ́ bó bá dijọ́ kejì lọ dàánà ni ẹni bá forí kunkun fi sebẹ̀ ǹjẹ́ kí ni ká pè é 0704700-3341 òun ni ojú òpó tí ẹ fi dọ́dọ̀ wá láti dá sí nígbà tá a retí pé yín ẹ̀jẹ̀ ń ṣe báyìí.
2: Lagos, are you ready? The whistle is about to blow, the races are about to begin, and the young champions are ready to take their place. It's the FRCN Lagos, Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026. Junior secondary school students from across Lagos State, this is your moment to compete, connect, and conquer. Football, athletics, swimming, relay races, exciting games, amazing prizes, and unforgettable memories. And behind the celebration of young talents are friends and partners who believe in our children and the future of sports. A big shout outs to Owu Sportswear, Indomie Noodles, Pastor Ben Babafemi, Ayonda Foundation, Pastor Joshua Ureke, Get to You Puzzle, Carlos Classic Furniture, Primate Ayodele of Uri Widows Foundation, Primera Foods Nigeria Limited, and Nestle Milo. And where will all the actions happen? At the iconic CMS Grammar School Sports Ground, Bariga, Lagos. The journey begins with the qualifiers on Wednesday, 7th October 2026. Then comes the big one, the grand finale and final. Tuesday, 20th October 2026. For inquiries and registration details, call Femi Taiwo, 802-329-2640. Leko Awonuga, 0703-899-8468. Or Kelechi Bernard, 803

0: ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tájù ní Nàjà ní ojú ọlẹ́gbà lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ ti dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wá, ẹ kẹ́bùn wá, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé ojú ẹlẹ́gbà sórí 08023094983 08023094983. Èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi, ìwọ ń kọ́. Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tájù ní Nàjà ní ojú ọlẹ́gbà lórí ètò ẹṣin ọ̀rọ̀ gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ ti dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM.
1: Gbádùn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere underlined Olúwa ọ̀gá ogun. A tún ti bẹ̀rẹ̀ ètò lónìí, ẹ máa bá ọmọ ẹ̀yìn ìyá bàbá ẹ gbàgbé láti gbé polówó ọjà wa. Eléto ẹṣin ọ̀rọ̀ ni Radio 1 ni mo wà. Tájù ní Nàìjíríà ní lórúkọ ọmọ ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbà kun. Bẹ́ẹ̀ni ọmọ òní gọ̀gọ̀ kọ̀ọ̀kan mọ̀ morúkọ yẹ́ẹ̀. Dẹ̀dẹ̀rin mọ yóò kò mọ yóò dẹnu ọ̀nà yẹ́ mọ̀. Ìyọ gbọ́dọ̀ gọ̀gọ̀gọ̀ débi ká sọ̀rọ̀ yọ kọ́gi kọ́ mọ̀ lè yọ. Ṣé ìgbọ́dọ̀ gọ̀gọ̀ kọ́ mọ̀ lè yọ. Ṣé ìgbọ́dọ̀ gọ̀gọ̀ kọ́ mọ̀ tẹ̀lé so mọ̀ nà mọ̀ Princess mọ̀ nà ọ̀nà pani dákun. Ìyọ gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀. Mo tún kí ni wá gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ Radio 1 lágbára lọ́wọ́ Ọlọ́run. Ànítẹ́ ànítí lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo mo fẹ́ wọ Ọlọ́run àbá wa fẹ́ o. Gbogbo mukọ̀mukọ̀ Ọlọ́run àbá wa kọ̀. Tá a bá rọrin náà tán, a ní náwòdì lórí ẹnikẹ́ni. Ẹnikẹ́ni ò ní náwòdì lórí wa. A náà ní náwòdì lórí ara wa. Ọ̀là láwọ́láwọ́ láàkú ọ̀tá. Ìlàmìlà ilé
2: ìlẹ̀ ilé ìlẹ̀. Ó dá nírenire náà ní ti rèrè ìrèrè ò lọ́rùn ẹrù ṣùgbọ́n lórí ire ni Adé tó wà tọ́kẹ́ ẹ̀yìn àwa àti gbogbo wa pátá. Èdùmàrè ọba yóò ṣe wá lórí ire. Ẹ tún káàbọ̀ sí kàn ní 103.5 FM. Ètò ẹṣin ọ̀rọ̀ pẹ̀lú Alhaji Tajudeen Ajani
1: àti wọnú
2: ti Adé tó wọn olúwọlé àti Elizabeth ọmọ Adeleke ẹ̀ẹ́dẹ́mọ̀pọ̀
1: wà rogún ọmọ Ajilala ẹ̀ṣọ́.

0: mi ati orilede mimo won yi le oro ti iwo o so fun awon omo Israeli Moses si wa o si ranse pe awon agba awon eniyan o si fi gbogbo oro won yi lele ni waju won ti Oluwa pa lase fun gbogbo awon eniyan na si jumo dahun won si wi pe ohun gbogbo ti Oluwa wi le awa o se Moses si mu oro awon eniyan pada to Oluwa lo Oluwa si we fun Moses pe wo emi to wa ninu awo sanmo sisu ki awon eniyan ki o le ma gbo nigbati mo ba nba o soro ki won ki o si ma gbo pelu lai lai Moses si so oro awon eniyan na fun Oluwa.
1: Now if you obey me fully and keep my covenant, then out of all nations you will be my treasured possession. Although the whole earth is mine, you will be for me a kingdom of priests and a holy nation. These are the words you are to speak to the Israelites. So Moses went back and summoned the elders of the people and said before them all the words the Lord had commanded him to speak. The people all responded together, "We will do everything the Lord has said." So Moses brought the answer back to the Lord.
2: Ara ninu Oluwa egbo bi oro Olorun ti se bi ta ba ni ka ma ka lati ni dola a wo ni fokan pe meji nitori pe oro Olorun awa ma ri din ni sugbon ka le se atunse ona wa mo gbadura pe bi a tin gbo a o ni je olugbo oro yin nikan bi ko se pe oluse oro na ti o si so esuri ninu aye wa ni uruko Jesu Oluwa wa
3: amen. God bless.
4: Ètò tẹ̀tẹ̀ gbọ́tọ̀ yìí ni ètò ọ̀rọ̀ rẹ yè láti ẹnu bàbá wa His Eminence Bàbá Alájùwà Samuel Olúkàyọ̀dé Taiwo láti inú ìjọ Holy Pentecost Church of CNS ẹgbẹ́ orí òkè Àgbàlá Ìtura 18 Alájì Olúfèsì Street Lẹ́bà Pátá Memorial High School Ọkọta Ìsọlọ Lẹ́kọ̀ọ́ níbi tí Jésù oníṣẹ̀yanu ti ń jẹ́ owó ara rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń gbà sílẹ̀ ìdáǹdè àníyọ tí onírúurú iṣẹ́yanu sì ń ṣẹlẹ̀ lórúkọ Jésù. Bí àwọn ètò ṣe lọ rèé ní gbogbo ọjọ́ Wednesday ìyẹn lọ́la ni ìsinsílò ní déédé aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Friday kẹta lóṣooṣù ni ìṣòro tó wọlé èṣù palẹ̀ ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù ni àdúrà fún ìgbàsókè ẹ̀mí prayer for spiritual blessings ọjọ́ Sunday ni ẹ̀kọ́ bíbélì láago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ Sunday láago mẹ́wàá àárọ̀ ni ìsìn ìdúpẹ́ ẹwà gbọ́ ọjọ́ Sunday kejì lóṣooṣù ni àdúrà àgbà ipò e-top service orí òkè Àgbàlá Ìtura Ìjẹsà Ìjẹ̀bú along Agowuyi Road Ogun State. Ẹ lè rí bàbá His Eminence Bàbá Alájùwà S.O. Taiwo ní gbogbo ọjọ́ Monday, Tuesday àti Thursday bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán. Ẹ lè pe bàbá S.O. Taiwo sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033886569 lẹ́ẹ̀kan sí 08033886569. Ìpàdé di ọjọ́ mẹ́jọ ní àsìkò kan náà lórí ètò ọ̀rọ̀ rẹ̀ yìí.

on 103.5 FM. Ètò ọ̀rọ̀ rẹ̀ yìí náà ni ẹgbọ́n tán yìí pẹ̀lú bàbá òjíṣẹ́ olúwa Káyọ̀dé Taiwo. Tó bá tún di àsìkò náà lọ́jọ́ mẹ́jọ, bàbá wa Olúkáyọ̀dé Taiwo, tó bá tún di lọ́jọ́ mẹ́jọ, jẹ́ kí a tún bá wọn pàdé lórí àkọ́tún ètò ọ̀hún. Ẹ̀ka ìdí ọmọ Oòdùà ló ń ké yín wípé ẹ̀ka àlẹ́mà, ẹ̀ka ìdí ọmọ Oòdùà ní ẹ̀ka àlẹ́sà. Bẹ́ẹ̀ náà ló tún kí gbogbo ara lé pé ẹ̀lẹ́ ń bẹ̀ ń ṣe dáadáa ńlẹ̀wà. Tó bá rí bẹ́ẹ̀, ẹ̀ka àbọ̀ sí ẹ̀ka èdè ọmọ Oòdùà ti kàn ní 103.5 FM. A kò gbìyànjú akúṣẹ́ ní ọba mi òkè tí ń fi ìbùkún sínú ilẹ̀ tó ń jẹ́ kágbàdo máa ta ọmọ kó máa tó ọmọ bọ̀kùà bọ̀kùà yóò fi bùkún síṣẹ́ wa. Òun náà ló rọ̀jò sílẹ̀ tó jẹ́ kípá kí ó ta náà ló jẹ́ kí ṣùgbọ́n ta bọ̀kùà bọ̀kùà lóko yóò fi bùkún síṣẹ́ gbogbo wa. Èrè tá a sì jẹ, a ò ní fi jẹ, a fi èrè wa, a fi ṣe nǹkan re ni mi àríwíyèrè ajèrè a fi rèé jẹkọ. Èrè tí ẹwà ńlá fi jẹkọ, èrè tá a wá jẹ, a fi ṣe nǹkan rere ni, torí pé èrè báyìí lọmọ ọlọ́jà jẹ. Adé tó wọn lu

0: ọ̀run yóò fara hàn. Ìlérí Ọlọ́run ṣe láyé rẹ̀. Mo ń gbọ́ mà.
1: Ọgọ́lú wa sì yọ lára rẹ.
0: Ẹ bá ń tó ka.
1: Dídé.
0: Dídé.
1: Tan ìmọ́lẹ̀.
0: Tan ìmọ́lẹ̀.
1: Nítorí ìmọ́lẹ̀ rẹ.
0: Ìmọ́lẹ̀ rẹ ló dé ìwọ tó ń gbọ́ mi.
1: Ọgọ́lú wa sì yọ lára rẹ.
0: Nínú òun retí ni sínú ogun olúwa ni o. Ibi kì í ṣe sẹ́tọ̀ sí. Egbò kú Ọlọ́run ní mú ni láàlá ìṣe làálàá. Ogun olúwa. Ogun olúwa ni ó bu jáde.
1: Ami.
0: Nínú ayé rẹ àbò ni àbò nǹkọ. Ẹni tá a wí náà ni. Ẹni tá. Gbọ́ ìyanu rẹ bẹ̀rẹ̀ lọ.
2: Ami.
0: Mo ní ìyanu rẹ bẹ̀rẹ̀ látò ní lọ. Mo wúra mi. Mo dẹni tí ń fò lórúkè. Mo dẹni tó wà lórí bàálù. Ó wá ta kòkò kan mo gun bàálù gun bàálù gun bàálù tó jẹ́ pé tí n bá ti wọnú kún fọ́ mi lórí. Mo wá dá bàálù gògò dúró. Lákòóta ló sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni kò rí fàyè mi. Ọlọ́run ló dé. Ọ̀gbọ́n olórin. Olúwa ló mú mi.